0: Jésù tó ṣe mí lóore ṣe mí lóore dáadáa mo dúpẹ́ tèmi gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kí gbé pé mo dúpẹ́ tèmi Ọlọ́run kì í kó àdúrà pẹ́ o gbogbo àwa dá ń dúpẹ́ ní òní ọjọ́ karùn-ún àwẹ̀ wá di number 5 lónìí a sọ pé bàbá mi ológun àjọbọ ṣe pátápátá parí ọlá àwa gbé ọga gbogbo ìyẹn ní Jésù ò mà ṣe ògo ni fún ọ Jésù ẹ wá kúnlẹ̀ sókè mọ́mí àti dádì ẹ kúnlẹ̀ sókè ẹ jẹ́ ń gbàdúà kejì fún yèmí màá gbà àdúà kejì tí Ọlọ́run kì í kọ̀ ni àdúà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àmì ìmọ̀ bí ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ pọ̀ tó bàbá oní bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sí ẹnìkan tó lè dúó oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ káwa ó lè bá máa bẹ̀rù ẹ̀ àtọmọdé àti àgbà tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí tó lọ fẹ́ dẹ́wò lónìí àti ní Jesus City ní ọjọ́ Friday jọ dárí ẹ̀ṣẹ̀ wa jìwà ìwọlẹ̀ lẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ̀ bá a ṣe kúnlẹ̀ níwájú àjọra wa lójú gbogbo ẹ̀ṣẹ̀ lérò àti níṣe Ọlọ́run dáríjì in the name of Jesus Christ mọ́mí àti dádì ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ sí òkun ìgbàgbé ó ní bí àwọn èèyàn mi tí à ń pe orúkọ mi mọ́ tí wọ́n bá lè rẹra wọn lẹ̀ bá a ṣe kúnlẹ̀ ó ní tí wọ́n sì tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n gbàdúà ń bí ó lóun gbọ́ láti ọ̀run ó lóun gbọ́ àdúà wa ó lóun sì dárí ẹ̀ṣẹ̀ wa jìwà ó lóun sì wo ilẹ̀ wa sàn ẹ̀ṣẹ̀ tó taari àìsàn tó taari wàhálà sínú ayé wa Ọlọ́run dáríjì wa ìwọ ni dáríjì wà lọ́wọ́ rẹ káwa ó lè bá máa bẹ̀rù ẹ ó ṣètòrí pé o ti gbọ́ in Jesus name ẹ dìde kí n gbàdúà kẹta fún yín ẹ ka ẹsẹ̀ márùn-ún síwájú òní ni 5 àdúà kẹta tí Ọlọ́run kì í kọ̀ ni àdúà fún àánú gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí mi ò mọ̀lú tó wà tó ti ń gbọ́ program yìí n tó bá mú ọka ẹsẹ̀ márùn-ún síwájú nínú àwọn tí ó ra àánú gbà láyé tí wọ́n fàánú sàánú fún àkà ọmọ wọn in the name of Jesus Christ àánú tí ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí tí n bá ń bínú ó lòun sì rántí àánú lórí ìwà àtọmọ kí lè ò tó sú lónìí kí Ọlọ́run kọ́ rántí àánú kò sí ọ́ láàánú kò sí ọ́ lóore in the name of Jesus Christ ẹ̀kẹ́ ní ìgbà márùn-ún bàbá sàánú mi bàbá sàánú mi ó di méjì bàbá sàánú mi wọ́n náà sọ bẹ́ẹ̀ bàbá sàánú mi bàbá mi sàánú mi ònlá láàánú ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run àti àná mo ti ṣíde ìwé psalm ìwé tí mò ń kà ó ní ìwé psalm 77 verse 11 psalm 77 verse 11 ó ní ẹsẹ̀ bíbélì tí mò ń kà níbo lẹ ti ń gbòun mi sà ó ní ẹ rán mi létí èmi ò rántí iṣẹ́ olúwa ní tòótọ́ èmi ò rántí iṣẹ́ ìyanu àtijọ́ màá rántí iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́ this is the voice of God àwọn iṣẹ́ kan ń bẹ tí Ọlọ́run ṣe ní ìgbà yẹn mo ló tún lè ṣe nísìn our God is a God of miracle he has done it so many things before he can do it again and again and I believe o lè ṣe fún wọn náà yóò wulẹ̀ tí ẹ ṣe fún ọ ni ẹ fi ọwọ́ kan sí àyà ẹni bàbá látòní lọ bí ayé mi wo ní àná mo wá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu tí máa ń wá nípa ọ̀rọ̀ tá a pè ní creative miracle nature miracle through the word ọ̀rọ̀ ìwé ìta ṣe ní Jesus City ó ní kí n fún yín ní nǹkan mẹ́ta omi 771 anointing oil 2 àti kinní kan because tí mo wà nínú oṣù yìí oúnjẹ ni overtaking by food gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi káàkiri ayé mọ́ mi sì 77 tọ̀tẹ̀ yìí because yóò jẹ́ ìpìlẹ̀ májẹ̀mú kankan nínú ayé rẹ ọjọ́ Friday sí ni bẹ́mi sì ṣe máa sọ láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò tó o bá ti dé ìbàdàn tí ń lọ sí ìkirè ẹlẹ́fẹ̀ẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kò yí tàbí kẹ́ ní Jesus ti lẹ́ ti sọ ẹ ti débẹ̀ náà nìyẹn bó tiẹ̀ jẹ́ pé láàárọ̀ yìí a pè síbáṣíbá ní wema ìpàdé ọjọ́ wednesday ẹnìkan níbi báwo aago mẹ́jọ àbọ̀ nìsìn àkọ́kọ́ láàárọ̀ yìí ìsìn ẹlẹ́ẹ̀kejì òun wáyé ní agbára ẹni tó ní ayé àtọ̀run ní aago mẹ́rin and torí pé mi ò gbé ọwọ́ lé àwọn èèyàn ní ọjọ́ sunday mi iraye gbo wole won mo loni oloni ma gbo wole won eni kan ni pastor se be ti fun won ni nte mu bo yin ti fun won o di jo friday yin ti fun won o di friday o gege bi won olohun o na mo fi so pe nkan meta ni now ni bo lo tin gun mi wa feti wa foju e iwo gan ni mo ba wi wa gba iyanu to gba ri iyanu kan be ti won pe ni healing and deliverance miracle ise iyanu iwosan ara nti o sele friday niye ati itusile is going to be deliverance gallo ni agbare ni to ni aye atun enikan ni so ti se ri ni lai moye ninu we second king chapter 5 verse 14 ibi lati ri namani adete bibeli ni namani ti o tira re bo inu odo woli lo so fun oni lo we ninu odo jordan ni igba meje o si lo we igba ti o jade ni igba keje bibeli ni ara re si mo o dabi ara omo titun ete parele kan na aje nso nto ba sele ri le tun sele pada mo nawo mi jade gbogbo aisan ti o je o se nto wu o se aisan ti o jaye erin o sare aisan ti o je o je nto wu o aisan ti o je o dide gege bi woli bi n ba ri o to foke ni igba marun tabi to kan se nkan kan sa se nkan kan ni e ma mi mo so le kan na loruko jesu ko jabo jabo jabo jabo jabo lara won in the name of Jesus nkan keji ti baba mi ologun ajobo lo won se nigba ta ba de Jesus city even lataro ilo deliverance and healing miracle o ti seri o ni aran leti ki se beyan nikan lo ti se o ninu we second king chapter 4 verse 34 second king chapter 4 verse 34 ari omo to ti ku bibeli so wipe ori fifo lopa but woli mama debe woli si na le omo kunrin yen odo bale ni mole loju ese won lo sin wa ni igba meje ofa iku si fo jade egbe owo lori gbogbo eniyan ta ba re ni ti won ti so tele iku si tabo lala iku tabi won gan riran iku tabi emi kan ja olaya pe nkan le si o mo nawo soke latoni lo ma je mu iku oye lori e bi abare ni keni ti won ni ko kuku dandan ti won ti o mu dani iwo atomo mo yo yin danu ku nbe eyin o si nbe bibeli ni eyin ki yo ku iku kan bi o se yiye mo kede iye si o mo kede iye fun awon mo re e wa gbo physically niyan eyin kan be to je pe n to ku oju keyin o ku lo ise ti ku lo re igbeyawo ti ku idokowo re your financial life has already is zero it has died o ti ku mo kede gege bi woli agbara ti n so nkan ji laarin odun o ni laarin odun ma so ise meji bayi loluwa wi gbogbo to ku oya soji soji soji soji e soji pada a jo gbawe laaro ni o ni lawe wa pe number 5 bi ojo kan ba nbe to daju teyan le gbawe iru oni bayi iru ojo bayi enikan ni iru oni bayi yes bi ojo kan ba nbe to daju teyan le san ore majemu tabo re anu iru oni bayi today is 5 eyin wo le ti sun ore majemu yin o mo fe ro oni lo pe number 5 oni ku awon ayan fe mi joje won fi ebo ba mi da majemu leyin oni atojo 77 a ni soro re majemu o ku ojo meji bayi account number fun gbogbo awon ti an fe san ore majemu tabo ni ore anu 1966 36 38 73 1966 36 38 73 access bank niyan comfort life mission international ni o gbe jade bi e ba lo yen elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 comfort life mission international niyan no gbe jade but first bank niyan olufe ogede ti won fi din dodo yen eyo kokan pelu eyin meji la fi break ma bo sori facebook ni sin ta se ku lana ni ago mefa abo ngba ti o ba fi di ago meje abo mo ti pari ago mejo ni service o bere ni wema lati wo rode wo moto gbagi elevation kale ni wema e bere church olorun ojiji nibi garage yen. Now bobo wa di ojo Friday ibe ni a ti pe siba siba ni 77 ipade e kan pere losu ojo kan na si ni nta ba mi le bere lago mejo igba ti o ba fi di ago meji osan yo ti mo wale gbogbo eyan omo Olorun mo gbagbe nkan meta ni emi Oluwa ni ke fun yin ni 77 to te and gbogbo eyin te be book e be book hostel te le desi e wo number yi 070 89 38 20 89 eni kan ni e tun pe 070 070 89 38 20 89 e le pe number yen pe message ori e an lagbara eni to laye atorun awon eyan tin book e bi o ba fe debe lato ni lo bo fe debe lola eje menu po mi be yen eje se bayi kin to pe mo fe pe awon eniyan wole egbon ti bibeli so ninu iwe mark chapter 5 verse 25 to 34 mark chapter 5 verse 25 to 34 ibi lati ri obirin onisun eje e mo gbagbe o ara awon kan to lo nlo won denwo ni healing and deliverance miracle ti o sele loni lojo Friday enikan ni onisun eje be ni obirin onisun eje odun meji la lo fi se bo ni kete to pade Jesus onise yanu o lo isun eje pare iyi pada lasi deba eyin ayan fe wo nkan e wo ntin sele yin
1: oruko mi ni Mrs. Ojetola Bukola.
0: Nice.
1: Mo ti wa sibi tele ti mo wa jeri si agbara Olorun lori omo mi yi o wa into drug as in o wa drug addicted
0: awon ti ma mu nkan
1: e ma mu imuku mu. Yes. Mo le so gba yawo gbagbansin tori pe Olorun ti se yanu.
0: Tosh.
1: Nigba yen mi rili le so toroju ti mi pe omo mi
0: ati gbo
1: ati gbo tori o ye ko ti pari Adeleke University lo wa. O ti ye ko pari lati 2023. Ki drug to wa mu yen o mu ona mo ruko awon ti mu. O sa mu
0: awon ewo le ma mu. Eba n dakwe
2: colos
0: mu colos
2: ice gogo cigar everything
0: je di nkan mimu mimu
2: fifa
0: aje n pase yin na lomo yin te lomo ti mu nkan ki eje Jesu ko gba jade lale story time. Yes.
1: So ni March ta se suya night
0: suya night.
1: Yes.
0: Amen. Ta lo mojo ta mo se suya night. Eh? Every last day. Gbogbo ojo to ba ti kan osu. Nbo la ti mo se?
3: Online.
0: Ile ni ori Facebook. Ko se ti mo wa church and 77 to te o yato. And mo so nkan kan ni ojo Sunday. In ti mo mu bo lati Canada. Eni kan ni se mu nkan gbogbo yin mo fe fu. Amen. Eto wa je papa n ba ri be in ti ba je papa sa ti dele re. Nice. Ni ojo Friday in ti eni kan ni se mu nkan bo ni in lo fi pe nkan meta ti emi Oluwa ni ki n fun yin ni Jesus City anointing oil lo fe li omi 77 ati kini yen eni kan ni ki an n to ba ri ko je iwo ni loko omo ngba ti n ba fi le olowo inu ile re lo fi si o pada lo na o le je lojo yin o si le je lojo keji but kini kan sele ti to fi aye le o tun ni mo ibi mo ohun Olorun niyan n to so fun mi niyan. Now ba se n gbo testimony yen mo to ni ke n so ni Friday niyan e mura bo laaro yi oto ni oloto ni to oto o su onje la wa yi.
1: So ni ale ojo yen ba se n se prayer yen lo.
0: Okay.
1: E wa so wi pe enikan wa nbi o ami pada wa lo wa lara e.
0: Nice.
1: Bi pe ko gbadura o se bere sin ma gbadura e te nle e bayi o kan na le ni
0: latori Facebook na
1: beni
0: so bo anointing is not limited by distance
1: so bo se na le bayi in fact to ba je nu church ni tabi to pe pastor kan lo gbe owo le mama sin titi lai ni toroju mi ti ri gan mo ti náwó kó tó di pé mo wá church.
0: Ṣàṣàṣà.
1: Ah, mo ti náwó, mo ti rìnrìn àárẹ̀ gan-an. Bẹ́ẹ̀ I thank God. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹni má kọrin, bẹ́ẹ̀ jọ̀ọ́.
0: Ó yẹ kọ́.
1: Ẹ kàjá kí n sọ pé mo ti mọ̀nà yẹ yìí náà. Rárá kò yí padà, Jésù lọ́nà iye náà. Mo lọ sílẹ̀ ogo.
0: Màmá yẹn ni ènìyàn ìbáṣerú ẹ̀ fún mi, ìbá sọ́dọ̀ Ọlọ́run kéńkèlé. Wọ́n ní tó bá ṣe pé pásítọ̀ kan ni, olóye mọ́ sọ, wọ́n wà pásítọ̀ wà mọ́, kò sí ti pásítọ̀ lè ṣe. À ń bọ́lọ́ ń bá lò mí, ó fi mí ṣe sábàbí ni. Kàn bá Ọlọ́run dúró ni, inú Jésù nìkan ni ìsinmi wà. Ẹlẹ́sìn ni mí tẹ́lẹ̀ kí n tó pàdé Jésù. Bí ó ń gbébọn sí mi lọ́rùn báyìí màá mọ sọ́dọ̀la. Jésù nìkan ni ọ̀nà iye. Gbà ní kíkú, gbà ní yíyè. Sáà, gba Jésù yìí. Ṣé débi ìrìbọ mi? Kò sí tí ò lè atóni gbà ni. Ó ní a kàn ń gbàdúrà lọ ní àṣẹ kan. Kó tó di ọjọ́ Friday, fóònù tuntun rẹ̀ jáde. Ẹ kígbe mo fẹ́ máa wo wòlíì mi. Yes, ma.
1: So bó ṣe ṣubú lulẹ̀ báyìí, bó ṣe bẹ̀rẹ̀ sí ni máa confess. Confession yẹn wá ju pé àkàn wò pé ó ń mu drug lọ. Ó jù lọ gan. Because mo ti kó gbogbo omukúmu yẹn pọ̀ sí ojú kan bẹ́yìí. Ó wá sọ pé a ṣe bí mo ti ní kó lọ para rẹ, kí ló dé tó dúró dọjọ́ ìní.
0: Charge.
1: Ọ̀rọ̀ yẹn pọ̀ gan. Ẹ̀mí yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde. Kí ló dé ṣe bí mo ti ní kó yá wèrè. Ìyá rẹ̀ yìí náà ni. Kinní kan yìí náà ni. Ó yá jáde ẹ̀wọ̀n. Ó pọ̀ gan. Ó pọ̀ gan. But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Mo ní sọ ẹ̀mọ tẹ́ ń sọ ń gbà yẹn.
2: Ẹ̀mọ. Bẹ́ẹ̀ni sà.
0: Ṣàṣàṣà.
1: Àwọn èèyàn wà ń bí tajọ torí àjọ dúró bíi fámìlì ni àwọn èèyàn tó lè testify sí wọ́n wà ń bí kí má fagùn. Látijọ́ yẹn ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe normal. Torí ta bá wá chọ́ọ̀chì tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni a ṣàjáde nínú chọ́ọ̀chì ni. Ta bá lọ sí Jesus City Big Mommy wá wà ń bí báyìí. Tán bá mu lọ sí chọ́ọ̀chì báyìí pé ẹ ṣáàjò dúró sẹ́gbẹ̀ẹ́ yín bóyá kò fẹ́ rí èmi a lọ wọn lójú aṣáwálé ni. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run ṣetán tí èmi náà dúpẹ́ pé mo bọ́lọ́run dúró torí èmi náà ti ṣèrìbọ mi. Òun náà ti ṣe.
0: Ẹ ti ṣèrìbọ mi.
1: Bẹ́ẹ̀ ni gbogbo wa ti ṣe.
0: Mo dúpẹ́.
1: Muslim ni wá tẹ́lẹ̀ o ṣùgbọ́n a ti di Christian.
0: Èké ṣe ṣe pé ẹ ti gba.
1: Jésù lolúwa.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Anáwó ẹ méjèèjì kí n pàṣẹ. Kí Jésù kọ fọ́nà hàn ọ́. Màmá, ṣé ọmọ yín ti wà ń dúró nínú chọ́ọ̀chì?
1: Ah, kódà ó ti lọ pé òun fẹ́ join media.
0: Báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Bọ́ wa lọ́rọ̀ school.
1: Ọlọ́run ṣeun, ọmọ mi ṣe graduation last week.
0: Yeah!